ẹyin wọlé ràjé jẹun ẹ má bọ níbi pẹpẹ o mu owó kan dání lọwọ ẹ èmi olúwa ni kí n sọ fún ọ pé ọsẹ yìí ni ó pé ọ jù o ti ń lo àwọn ọsẹ bọ o sún ti pé sí méjì báyìí ọsẹ yìí lóríire oníbejì ohun tó fọkàn sí ní rere yóò padà wá síwájú ẹ o sì tayọ lọsẹ yìí wọn rán mi iṣẹ kan sí ẹyin ọmọ ọlọrun bọká tó bọ sí ẹnu iṣẹ yẹn níbo lẹ wà tẹ ti ń gbọ mi ẹ máa bọ níbi pẹpẹ o ẹjá wá dọbálẹ ẹjá wá kúnlẹ ẹjá dúpẹ lọwọ bàbá mi bàbá rẹ ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ gbogbo ẹyin tẹ mú owó kan dání lónìí ọjọ ajé mọ mú bọjẹ ń sọ tẹlẹ sí ẹ wá dọbálẹ wá kúnlẹ gbogbo ẹyin ọmọ ọlọrun ẹyin bàbá bàbá ẹ dọbálẹ ẹyin mọmọ òní monday kí n tó mọ lọ sórí facebook a fẹ ṣe nǹkan kan tá a tún ṣe rí ẹ kúnlẹ dọbálẹ ẹ já jọ dúpẹ lọwọ bàbá mi bàbá rẹ ha àwa ò lè fògo ẹ fẹlòmíì gbogbo ẹyin tẹ mọ pé ẹ rògòlò ẹ mọ tasẹ níbi tẹ dọbálẹ sí engineer ẹ pe bàbá ìwọlé bí mọmọ yìí náà ṣe kúnlẹ ká máa dúpẹ mọ ń lọ jesus city ní ìsìn ẹnìkan ní sáàwà jesus city ní agbára ọlọrun ẹmí olúwa ní at least ó ṣe òṣè kí n gbọ wọlé bí àwọn èèyàn over 2000 ká sì jọ yípo lẹẹkan péré ohun ọlọrun lélẹyìí engineer bàbá ìdá